0: ẹ̀jẹ̀ kan lọ ṣùgbọ́n lọ́run ṣàánú fún un ó ti pín mọ́kànlá mo sì gbàgbọ́ pé lọ́run ti máa fún pin síbi tó kù sí ọlọ́run fún mi ní ìwòsàn yóò dẹ̀ fún mi ní financial breakthrough ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ sá o thank you sẹ́bàmí kí wọ́n bá mi àtàwọn ọdún mi ṣe.
1: ẹ ló ṣe káàárọ̀ o mo ti lẹ́rìí mi náà ti lẹ́rìí o ọlọ́run ṣe bí ọba ti fún mi lẹ́rìí o bí oṣù kélòó náà ká tó ṣe ilé yánú oṣù karùn-ún tẹni ká fi áńkì sínú omi tá a fi sínú ẹ tẹni ká yọ síta lulẹ̀ tí ó ti wá pẹ́ mi ò yọ áńkì mo kàn rántí ń jọkan ni ọkàn mi síbẹ̀ mi ò yọ nìyẹn mo ṣáà gé fáwọn ọmọ mi èmi náà gé mi lọ fún wẹ̀lálẹ́ ẹjọ́ yẹn nígbà tó máa dijọ́ kejì báyìí bí mo 25,000 ṣe wọlé sórí àkáǹtì mi nìyẹn tí mi ìwé tó sẹ́ǹdì ẹ̀ tí mo dẹ̀ ń wówó ti fẹ́ẹ́ fara jẹ ọdún tẹ́lẹ̀ mo yin náà mo ṣe bí ọba olúwa ṣe mi níjọ monday náà ní 20 dáàdì tẹ́túnmí kí ká fọwọ́ ká kóre mọ́ra ká sọ pé a ti gbà láti mú ẹnìkan wá mo fẹ́ fún 3,000 kò dẹ̀ sówó kankan lọ́wọ́ mi níjọ yẹn níjọ monday on the 20 yẹn mo ṣe wáhùn pa ìṣòwò kankan lọ mi yẹn dẹ dúró ní dúró kó fi ọ̀tá mi ṣẹ̀ sí ni mo ṣáà lọ gba 3,000 yẹn mo ṣáà lọ fún ìṣòwò kankan lọ mi ṣáà ń lọ ọlọ́run ṣe bí ọba kò pẹ́ tí máa wo mẹ́ṣáàjì yẹn kó ṣe wọlé ní 25,000 tí mi túmọ̀ ẹni tó sẹ́ǹdì ẹ̀ sí mi ọlọ́run ṣe bí ọba mo dúpẹ́ mo láyọ̀ mo yìn lógo mo ṣe yín lọ́ba o olúwa ṣe o ọlọ́run ṣe bí ọba ṣe o èmi náà lẹ́rìí o dáàdì ẹ ṣe o ìfàmì òróró náà yín ò ní gbẹ lórúkọ jésù ẹ kó wa jẹ̀pẹ́ o ọlọ́run ṣe bí ọba ṣe o ẹ ṣe gan dáàdì thank you sir ó dàbọ̀ sá.
2: àánú ọlọ́run àtọ́jú rere ẹ̀ kó wọnú ayé rẹ̀ tí ọmọ nǹkan tán pè ní ìfà obìnrin kan mọ̀ ní ìfà ọ̀rẹ́ májẹ̀mú ló sùn.
3: èmi ni arẹwà sis ọlọ́run bàbá ṣe bí ọba ó ṣe mẹ́wàá nínú ayé mi mo ti fẹ́ jẹ́rìí ti pẹ́ àbẹ́rù babaláwa àwọn tí wọ́n pè ká ṣe wọ́n máa kó wa gìrìgìrì wọn ò ní jẹ́ ká wọlé mo wá tí màmá ṣe bí ọba wá ṣe fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní agbára lákọ̀ọ́kọ́ bàbá ṣe bí ọba ìkẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ mùsùlùmí wá bá bàbá ìgbà náà ni wọ́n ń ṣe ìgbọ̀wọ́lé mo wá bá wọn wọ́n ní kí n má wọ̀rí ohun gbogbo ni ṣíṣe gbogbo ẹ̀ṣẹ́ ara mi yá nǹkan kò ṣe mí mọ́ nígbà tí wọ́n wà ń pín owó àwọn tí mò ń ṣe pos lọ́dọ̀ wọn kí n má fọ̀rọ̀ gùn ni o torí bàbá ṣe bí ọba ó yẹ ká máa ṣàdúrà fún wọn lójoojúmọ́ ni ẹni tí ò tí ì ṣe náà rẹ̀ rí kò sí ẹni tí ò ti ṣe lóore rí tọ́lọ̀ mọ́ sí alábara mo rè jẹ nígbà tí wọ́n ń pín owó àwọn tí mò ń ṣe pos lọ́wọ́ wọn wọ́n pè mí wọ́n bá ní ìyá bàbá rẹ̀ mọ̀ ń pín owó mo ní ó ń ṣohun tuntun nínú ayé mi wọ́n máa ní máa mówó wá ẹ máa dáwó mo ní máa dà ṣé wà ní sanwó ṣáàtì mo ní máa san wọ́n bá ní òbúrú mo bá fún wọn lówó mo bá fún wọn èmi tiẹ̀ lọ sọ́jà bí ẹ ṣe pè mí ni ọba ni ọmọ ni mo jẹ mo ní òbúrú àwọn ọmọ yẹn.
4: ok ẹ sọra mẹjẹmú yẹn sọra
3: mẹjẹmú
4: wọn wá pẹlú pẹ jẹ
3: àjọ àwọn ṣàwárà àwọn ọmọ yẹn skul wọn ti dúró wọn lè lọ sí skul mọ ni wọn sì ṣe pos àwọn méjì gbà tí mo gba owó bí mo ṣe gba owó mi tí ìdílé jẹ fi ń pè mí mo ní ẹ má wọrí ṣèbí bàbá mi ló ṣe mí láàánú mi ò ráàánú gbà níbí kankan àárù ni mo ń gbà ẹ̀yin náà ó jẹ́ ń bẹ bí a ṣe dé ẹnì kìíní 150 ẹnì kejì 150 50,000 mo sọ fún bàbá a send ẹ̀ sí bàbá lójú ẹsẹ̀ pé ọ̀dà mẹ́wàá nù èmi náà mo 150.